0: mi.
1: Ìsọ́dì àkọ́kọ́ nínú oṣù Júlẹ̀ màmá, ire àti àánú yóò máa tẹ̀lé ìwà àtọmọ rẹ o. Ọba mi ọ̀rọ̀ gọdọ̀ gọ̀yìn, ìtẹ́ rẹ ò ṣe é rọ̀ lóye. Àrùn mẹ́ta tí ò lẹ́dọ̀bẹ̀rù ti ń bẹ ní ìsálú ọ̀run o. Ọba mi tó dúró wẹ́múwẹ́mú lọ́jọ́ ogun ti ń gbèjà wa lọ́jọ́ gbogbo. Ọba tó ti wọ̀ lẹ́yìn lẹ́yìn wọ́n ti wá wà. Fọ́nrí tọ́lọ́run ṣe yí gbogbo ilé ẹ̀fọ́ sókè pariwo go go go go go go go. Bàbá lọ́bí ọmọ yín ti gorí afẹ́fẹ́ wẹrẹ o. Pásọ Fọ́kẹ́yẹ mọ́nà ni mò ń jẹ́. Ní Sunday àkọ́kọ́ nínú oṣù yìí Ọlọ́run yóò pín ire kárí o. Gbogbo ẹni tó wá sí ilé ayé lórí ìlàkọjá tàbí ìkejì. Má ti torí ìlàkọjá tó ń làkọjá lọ́wọ́ lọ́kọ̀ fi ẹlẹ́dàá rẹ sílẹ̀. Nítorí tó bá fi ẹlẹ́dàá rẹ sílẹ̀, ọ̀dọ̀ Ọlọ́run náà ló ti máa padà sí tó bá yá. Má ti torí ohun tó ń làkọjá kó bẹ̀ sí gbé ẹbọ kiri o. Má ti torí ohun tó ń làkọjá kó padà di ọ̀rẹ́ èṣù. Má ti torí ohun tó ń làkọjá lórí ọmọ kí èṣù kó padà jèrè rẹ. Olùfẹ́ ìṣòro ẹ̀sìsì yìí kò tó ayọ̀ tó ń bọ̀ lọ́nà. Fàyè rẹ fún Ọlọ́run kó máa gbàdúrà kó dẹ̀ jẹ́ mímọ́. Nítorí mímọ́ ni Ọlọ́run olùfẹ́. Kò sí ẹnìkan ní ayé yìí tí ò ní ohun tó ń làkọjá. Ohun tó ń làkọjá yìí ó wá ni ó dẹ̀ sì máa padà. Olùfẹ́ má fi Jésù sílẹ̀ o. Nítorí ààyè ló wà. Jákòbù orí kẹrin ẹsẹ̀ kẹjọ kí ni Bíbélì wí.
2: Ẹ súnmọ́ Ọlọ́run òun yóò sì súnmọ́ yín.
1: Oh yes.
2: Ẹ wẹ ọwọ́ yín mọ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀.
1: Yes sir.
2: Ẹ ṣiṣẹ́ ọkọ̀ yín ní mímọ́ ẹ̀yin oníyèméjì.
1: Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ̀mí ìyèméjì yóò fi ayé wa sílẹ̀. Ẹ̀mí tí ń gbẹ́kẹ̀lé Ọlọ́run títí dópin tí ó fi gba ẹrẹ rẹ̀ yóò tẹ ọwọ́ wa o. Gbogbo ẹni ẹ pariwo Olúwa má gbàgbé mi.
0: Olúwa má gbàgbé mi.
1: Kí ìrònú ojoojúmọ́ ìbá lè dópin.
0: Olúwa má gbàgbé mi.
1: Kí lásìkò ojoojúmọ́ lórí ọmọ yìí kó bá lè dópin.
0: Olúwa má gbàgbé mi.
1: Kí ìyọsùtì sí ìbá lè dópin.
0: Olúwa má gbàgbé mi.
1: Kí ẹ̀gẹ̀ kó bá lè dògo.
0: Olúwa má gbàgbé mi.
1: Kí àrífín tó wọlé kí ògo búyọ̀.
0: Olúwa má gbàgbé mi.
1: Kí yẹ̀yẹ́ tó bẹ̀rẹ̀ kí ayẹyẹ ńlá kó ti bẹ̀rẹ̀.
0: Olúwa má gbàgbé mi.
1: A ò lè yọ.
0: Olúwa má gbàgbé mi.
1: Ìwọ ló rántí Joseph.
0: Olúwa má gbàgbé mi.
1: Ìwọ ló rántí Anna.
0: Olúwa má gbàgbé mi.
1: Ìwọ ló rántí Sarah.
0: Olúwa má gbàgbé mi.
1: Tó gbàgbé Deborah àti Eunice.
0: Olúwa má gbàgbé mi.
1: Tó bá jẹ tiwọn olè ṣe tiwa.
0: Olúwa má gbàgbé mi.
1: Ọ̀sẹ̀sẹ̀ ń ṣe ó ti ṣe lẹ́ẹ̀tọ́jú ẹlẹ́rì.
0: Olúwa má gbàgbé mi.
1: Ọba tó bọ̀ ọpọ́ nínú Bíbélì.
0: Olúwa má gbàgbé mi.
1: Ọba tí ò gbàgbé ọmọ orúkọ.
0: Olúwa má gbàgbé mi.
1: Àwọn ọmọ tàpátá dìde.
0: Olúwa má gbàgbé mi.
1: Wọ́n dẹ̀dẹ̀ lẹ̀ lérí yẹn tọmọtọmọ. Abiyamọ ẹni tó rántí wa ní ipò ìrẹ̀lẹ̀ wa kò ní jẹ́ ká yọ fọmọ dàmú wa o. Omi ayé rẹ̀ máa dúró. Ayé ò ní bomi rí ìṣòro ọmọ rẹ o. Wà á rẹ́ni fẹ̀yìntì. Wà á rẹ́ni sábà. O ní payín kẹ̀kẹ́ lórí ọmọ. Ìnira wàhálà tí ìran kiri kò ní wọnú ilé rẹ o. Jọ́sìn Folúwa wà á jẹ̀rẹ̀ àdúrà rẹ o. Ẹkú Jeremiah Foyt alájọ dúdú òru ò ní wọ yàrá rẹ nínú ọdún yìí. Kànga yọ ọmọ rẹ ò ní gbé o. Ẹyẹ sí o sí o kò ní balẹ̀ òrùlé rẹ. Ẹyẹ gúnugún kò ní balẹ̀ ọlọ́jìká. O ní rọ́gùn kò sí dáta lójú yẹ́njẹ̀ lórí ọmọ rẹ o. Ẹ̀gún májẹ wọn ọmọ kò ní bà wá o. Ọfẹ ẹgbẹ́ má mi jáde kúrò nílé lórúkọ jẹ́ kò ní jẹ́ lẹ́sẹ̀dínkẹ́ni wa. O ní wàá sùn lẹ́bù tìrì àwọn sọ́mọ dánmi sílẹ̀ ojú ìbùkún yọ̀rọ̀ sínú ilé yín o. Èdè ayé kò ní mú ọ tọmọtọmọ. Ọ̀gẹ̀dẹ̀ ọmọ rẹ tó pọ̀ yìí kò ní pa àpọ́ bàjẹ́ o. O ní rọ́gùn pẹpẹ ìdùbú lẹ̀ jẹ́ wọn mọ́ o. Ẹ̀gún ìran di ìbùkún ìran látòní lọ. O ní rọ́gùn ọfà fìkú lẹ̀ ṣòfù. O ní pìtà nínú ìyá o. O ní fi sá ẹsẹ́ jóúnjẹ ọ̀tá rẹ. Ẹnìkan máa sọ pé ọ̀rọ̀ rẹ bá olóore o. Ayé ò ní lé olóore jìnà sí ọ o. Kànga gbígbẹ̀ ìdílé ó yá máa sun omi jáde. Aláìlẹ́nìyàn yóò yá gbẹ̀ràn lọ́wọ́ òjijì. O ní rọ́gùn àdìmẹ́rù ibi lórí àwọn ọmọ rẹ. Màmá ti máa ń gbàdúrà ọlọ́mọ fún ọtí èmi máa yé mi lórúkọ Jésù. O ní ṣiṣẹ́ lórí ọmọ o. Ènìyàn ní mú ní mọ̀yàn wàá pàdé olóore. Ayé kò ṣe dágbé wàá mú létí àwọn aláàánú. Ẹ ò ní jagun ẹ̀sán nínú ilé yìí o. Odi tó wọ yìí wàá rẹ̀ èèyàn bọ́ ọmọ padà o. Ẹ̀sán yá 761 ní fi wàhálà ọmọ bọ̀ nínú jẹ́ o. Ẹ̀sán yá 77 ìmọ̀ kíbọ̀ kò ní jọ lórí àwọn ọmọ rẹ o. Jeremiah 31:15 ó ní pohùn rere ẹkú lórí ọmọ rẹ o. Ọmọ rẹ máa pẹrẹgẹdẹ láyé o. Ó lọ lárí kò padà ní kankan má kò ní jẹ́ ìpín rẹ o. Ó ní tìrógó jẹun láyé. Má wo ago alágo ṣiṣẹ́ ìgbà tirẹ̀ náà máa dé o. Má fọmọ wé ọmọ ọmọ rẹ ògo rẹ̀ máa jáde. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa kò ní díwa lọ́wọ́ ìṣerere o. Mo ráyè mo sáfáyé ò ní ríjà ayé tọmọtọmọ. Job chapter 9:23 ìjàmbá kò ní bá ọl lojiji lori omo o oni dajo 530 ra won mo re oni ja lojiji Matthew chapter 2 verse 18 igbe so ni rama igbe ko ni so lori omo re o Acts chapter 30 verse 6 ogbe kile leyi ko ni ba wa lori awon omo wa alukoro eku ko ni ya le wa o won ni ro fo ojumo ojumo mo fo ko re je o dadi se yin ma lere omo ma se fo oje owo ba de dadi omo ni pa oti o bo mi lo fo kan ba le omo ma toju re omo ma se fo oje ayo ni yogi ni di aro re to njo yi o ani koko re ye o lo mo lo wa ma se tomo tomo o ni gbagi magi tori omo re o owo ni bi oni ka omo re ayo ni ki ode lele le fi ibanuje lori omo o o ni rogun sori sori lori awon omo re ninu odun yi o igi leyin ogba wo ni wo lojiji ayo ni gade omo re mole o ni repete soju na ka o ibi to ye ko ti rerin lori omo o ni be ku pade nbe o ayo ni fi jo eleya si gbogbo wa lase lojo to ye ka ma jojo eye o omo re ni je 10% ya ni le baba re o o ni rogun awo ki lori omo mo so lojo jo toju ki po si ki si mala oju ori po ni le alaye oro re si ma je so pe omo wo ni do mo be li ali o oju ejo oluwa di pa nnu leyi o ori omo re ni gbe bode awo ki lori omo ko ni jele fun o omo re ni pade eni bi o ni pade aisan ayo ni towo bo omo re loju aisan sele ru ko ni wole were o ayo ni fo mo wa rubo ogun o ogun ayo ni fo mo wa lakalaka ayo ni se o bi o se wo tomo tomo o a o ni guro eku ni leyi o a o ni rogun atemara lori awon omo nnu leyi irawo omo re ma tan dale wa riri omo re lile alaye oju ka epo oju ka re re ko ni pada di ota re loju ale o omo wa o ni se fun wa o ila koja wa lori omo yo pada ja so pe o aye ma ba yin yo lori awon omo yin bisa omo yen ma bo si omo re ma lakojo ogun omo re o ni yoro danu ogun olorun yo yo lara re tomo tomo o aye omo re ma po si aye wa tomo re tesiwaju loni o jesu oluwa wa engineer bi erin si ka to lo gbadura ni church
3: mo dupe lowo olorun ipe yi olorun gbowo wa pe se ranse kale o ti na bi odun meji bayi olorun de se ojo yen ba se pari praise night ba se dele a se sunday service lowo ni akan ri pe le ni ba park moto lara awon church member ni o won de ja tires sile o ja tires o ja cement awon lo tun ko won loju pe kaife pari pe awon worker ti wa nta won fe le tires ori
4: ota tires ota
3: lai ba wa so nkankan
4: jesus
3: lai no anything
4: oluwa o
3: won de le tires ota yen won de le ton pata pata
5: o re eru tele ile ta lo lo
6: ile mi ni o
1: baba mama sunday akoko le leyin ko ye kisi ni ka omo le iwa ti dire re pata lo ye ko wa ni waju olorun le ni sunday akoko eni yi la de fe gbadura si yo bi olorun se ranse gbogbo eniyan ni mama fun ni yo kankan ati samu ori re gbogbo eni to ti gba lo laarin ose ni ni gbogbo eniyan mu bo ta de ma pari adura le lori loni bo le ni dale mo to wa ni segun ota logun se so fo olokada ko gbe lo si church awon mo pakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa je won omo o olorun to ka gbogbo wa yi ye a ma da ore leni ore sunday koko ni gbogbo eniyan ma da leni alaye lo nda ore ba je nda lori daddy mommy la ma da lori awon omo bo lorun ba je fi se olokan to re si pe yi lo ma se leni ko si iye to le fi ranse o oba ti nbuku gbogbo eda laye yo buku idile yin o e o ni sagbeje o e o ni toro je ino wo le ti ma mowo ipeku aye ipeku orun ko ni da yin da bukata ile yen jesu oluwa wa mama bo ti so lori afefe lana je tutu so August 7 ni ojo ibi woli re to ngbo yi o lo ma bi soji lata fe be ni August 2 nitori ose yen je ose majemu nla ti wo bi woli re saye ma ro wi po dara po mo soji yen August 2 lo ma bere St Michael Stadium lati fe se ni ota ororo majemu be de woli re ni kankan ma ma gbe yo kankan lo le oritiriti o nja ni gbogbo eniyan yo gba ta fi se didi birthday na iwe ti awon mo ma lo tan ba ti wole school iwe baba alabiyama ni meji meji ni mama pin lofe olorun baba alabiyama o aye lo wa
7: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ a ò ní máa bọ jẹ mọ.
4: From Lagos, this is
6: Jordan. 105 FM.
8: This is Jordan 105.5.
9: Station with the voice for

Ọlọ́run inú mi sì ń dádùn. Convention wọlé, convention t'àwọn obìnrin ni, women convention, àwọn obìnrin ṣàgbàtẹrù ẹ̀. Convention ti comfort life atọkùnrin àti obìnrin máa jọ ṣe. Àwọn ọkùnrin wà ńbẹ, obìnrin wà ńbẹ, kì í ṣe pàǹda. Àwọn ní kàn ṣàgbàtẹrù ẹ̀, gbogbo wẹ̀jẹwẹ̀ mú díẹ̀, àwọn obìnrin wà ń díẹ̀. Ẹbìlẹ̀ ìyàgò nínú orin yẹn náà, mọ̀mọ́, so lè gbé ẹsẹ̀ méjì síwájú sí, kí ọkàn lọ wájú kọ lọ sẹ́yìn. Ẹ bá ń pè ẹ méjì lọ, ẹ gbé orin yẹn sókè sí, ẹbìlẹ̀ ìyàgò inú mi ń dádùn.

0: mo n pada bo gbogbo eyin omo Olorun agbawe loni o di ago ka aboka to break 1 number 2 egbo mi sa o gbogbo igba ta ba ti wonu osu titun ojo kini si ojo keje la mo fi gbawe awe wa di pe number 5 loni enikan ni se 77 na la pari e lagbara Olorun e wa mo gbo mi ni 77 te leyi ipade to ni agbara gba ni emi oluwa ni ka ranse si baba wa ninu oluwa provincial pastor intercontinental provincial pastor lati ijo redeem baba kale jaye awon la gba lalejo ni Jesus City ni agbara eni to ni aye atorun iyen ni ojo Tuesday ibe ni emi oluwa ti ni kin fun yin ni anointing won meji meji ibe lawon yo ti ni anfani si omi 77 bo ninu isin taaro yi mummy ati daddy ese yin ni emi oluwa ni ka fo. Today is our covenant day of feet washing nibi ta ti fo lese lomode ati lagba and enikan ni bo le ti ri yen so wa nu bibeli be ni enikan ni waasu won fi waasu irele ni ese joko yin je nte ba mo le mo ko si se tin ba yin jiyan egbon tin bibeli so ninu we John chapter 13 eja bere lati verse 4 won ni o si dide ni idi onje ale Jesu re niyan o o si fi agbada re lele le apakan gbo nti bibeli so nigbati o si mu gele o di ara re ni amure ise ya laaro yi e wo verse 5 won ni leyin na o bu omi sinu awokoto kan nta se laaro niyan o si bere si ma wo ese awon omo eyin re o si nfi gele ti o fi di amure re nu won Jesu niye, o n sise o n fo won lese bo se n we won lese ninu bibeli ni nigbati o si di odo simoni peteru o n si wi fun pe ah oluwa iwo ki yo we ese mi o ni we mi lese in nigba ki n tese mi le fun o se se ka won kan na mo ronu be te n ba ti yo mo go ah mo gbese re lo bi won ti we asiki re o fi jo peter ni in ni je o we mi lese o in ni je debi ese mi o egbon ti bibeli so ni ese ikeje Jesu da won si wi fun pe ohun ti emi nse iwo ko mo ni isinsin yi sugbon yi o yi o ni ikeyin every god verdict every statement of god every blessing of god gbogbo ibukun Olorun igbeyin ni ti mo yeyan so ti yan ba ni won fo lese ni isin o le ma wo pe kini won fe so yi ko le yeyan o se se ko mo yi o sugbon nigba ti o ba fi dopin re anointing oil meji meji ti mo fe fun yin ni 77 o le mo yi o bayi omi 77 wa o le mo yi o oni mo ja won ko criticize awo o to mi o ta ni o to mi bo ba fe ta ni o bu o si se bayi o deyin o ni ti mo se yi yo yi o ni keyin pelu awon ti Jesus so se boye o ti dale egbon to so ni verse 8 bibeli ni peteru si wi fun pe iwo ki yo we mi li ese lai emi agbese mi le olodum moje Jesu wa da lohun pe bi emi ko ba we oni ose o change oju fun o change e fun iwo ko ni ipin lodo mi bi n ba we o lese ase di ti Jesu olugbala fi n we wa lese aso koja pe mo fe ko yin ni irele lo o ju pe mo fe ko yin ni irele lo to awon pastor kan bi an ba se gbe nisin ni ewe tan ni nkan mẹsan gbako ni nbẹ ninu ese fifo and lagbara Olorun ni oni a mo yanan na ninu first and second service isin alakoko yo bere ni ago meje gbogbo eyin odo lati omo odun metala titi wo omo ogbon odun emi oluwa ni ki nfo yin lese loni o enikan ni se laarin ago meje si ago mẹsan o ti to sa iseju melo Jesu olugbala lo o so fun Peter oni ti n ba ile fo lese toro nikan ni ba won lagidi ipin kan be ninu mi ti mo fe fun o awon ipin mi o ni ba won si alabapin ninu e ipin tumo si ogun re anfani re ibuku re kan be ninu mi o ni 92 si a ni ji o ni so ni kete ta ba we awon odo lese tan to ba ti di ago mẹsan a bẹrẹ ipade awọn mọmọ mọmọ ati awọn agbalagba ìyẹn la ṣe títí tí ó fi di ago bi mọ́kànlá sí méjìlá na ní méjìlá la gbàdúrà papọ̀ ẹ̀mí olúwa la gbọdọ̀ fi ṣe awẹ́wà títí di ago kan àbọ̀ ago kan àbọ̀ yẹn ló ń kájú kó break ẹnikẹ́ni kí la fẹ́ fi break ìgbà yẹn láàmú ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò ìran ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò kọ́ yàgàn pẹ̀lú ẹyin méjì méjì àmọ̀ tí ń ṣe kínní kí mọ̀ sáànà kí mọ̀ ṣe jẹta bí ògo ṣe ń jẹ ti ọlọ́run àwẹ̀ tọ́hún tá a rándọ́gbọ́n gbà yìí a ti wà lẹ́nu ọjọ́ ti ṣe ẹ jẹ́ kí n mẹ́nu kú òun bíbẹ̀ yẹn láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn gbogbo ibi tí àwọn sọ́nà chọ́ọ̀chì wá bá wà gbogbo ibẹ̀ láti fọ ẹsẹ̀ ní ìgbáradì fún nǹkan méjì alákọ̀ọ́kọ́ a bẹ̀rẹ̀ sáà tuntun second half tọdún yìí ẹlẹ́ẹ̀kejì ìpàdé 7-7 ń wọlé tá a pè ní women convention special ohun tó wá jẹ́ 7-7-2026 ilé amẹ́núwà ṣàtàpà àyà ẹ̀yin àyànfẹ́ gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú wòlíì gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọmọ dàbí ìdán ni and mo mọ sọ nǹkan kan pé the joke of a prophet is a prophecy àwàdà wò ní àsọtẹ́lẹ̀ ni mi ní wàásù yìí mi ò ní mọ̀ sọ àwọn nǹkan kan torí mo fẹ́ pe sista kan wọlé kó náà wàá mọ̀ kó wàá sọ̀rọ̀ sókè bí ọlọ́run ṣe bá ṣe ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ ẹ jẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ò ní ló pín ọjọ́ karùn-ún tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ májẹ̀mú láti ọ̀la àti ọjọ́ tuesday mi ò ní sọ̀rọ̀ rẹ̀ májẹ̀mú tó sùn mọ́ ìmí tún di oṣù míì gbogbo ẹni tó bá ní àǹfààní láti gbọ́ mi ọ̀fẹ́ sọ rẹ̀ májẹ̀mú ẹ lónìí tó jẹ́ ọjọ́ orí ọ̀fẹ́ ọ̀fẹ́ sọ rẹ̀ májẹ̀mú tiẹ̀ tó jẹ́ sunday àkọ́kọ́ tàbí ìdámẹ́wàá tàbí ọ̀rẹ́ mi náà báyìí dá sísà ẹ̀yin àyànfẹ́ òní jẹ́ ọjọ́ kan tó ṣe pàtàkì ẹ jẹ́ ń fún yín ní account number church gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sọ rẹ̀ májẹ̀mú yín inú ìwé psalm 50 verse 5 láti rí yẹn ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú ẹ̀yin àyànfẹ́ o account number ni 2017-4290-47 2017-4290-47 Comfort Life Mission International First Bank ẹlẹ́ẹ̀kejì ni 1966-1966-36-38-73 ẹgbọ́ account number yẹn kò sí ìtọ́jú account number mínú méjèèjì ti chọ́ọ̀chì ni 1966-36-38-73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde gbogbo ẹni tó bá ní àǹfààní láti gbóhùn mi ẹ jẹ́ ń pe sista ìwọlé kó náà wá síde láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn today is covenant day of feet washing engineer.
1: Orúkọ mi ni Mrs. Blessing
2: Akola. Wọn ò lè gbọ́ nǹkan yìí sọ.
1: Mo ní orúkọ mi ni Mrs. Blessing Akola, mo fi ríǹgì ọ̀yìn ni.
2: Oge fi ń sakọ́ sí iye tí ẹ rí. Èrí náà rí a ṣe báyìí. Jẹ́ ìwọ owó kí ìmọ́tò rẹ̀. Náwó ẹ ẹ̀yin tẹ́ ń wọ̀ mí kí ayọ̀ bọ́ sí ọ lọ́wọ́.
1: Mo kàn fẹ́ gé testimony mi pọ̀.
2: Ẹgẹ́ torí ilẹ̀ ti sùn.
1: 2021 ni mo join commission yìí.
2: 2021.
1: Yes, and I stand firm. Testimony tí mo máa sọ ni ti wedding mi. Ní last year, mama ṣe birthday wọn. Ìgbà tẹ́ wá ń sọ̀rọ̀, dádì, ó máa ń wú mi lórí, ẹ wá ń kí mama.
2: Mo ń kí ìyàwó mi.
1: Dádì, olówó orí mi, ibi tí mo wà, dádì mo sun ẹkún kíkorò. Mo ní ìwọ Ọlọ́run níbo ni ọkọ tèmi náà wà.
2: Ẹ wo bí tí wọ́n ti mú prayer point tiwọn. Ẹ wo bí wọ́n ti mú. Níbo lẹni tí ó kì mí, ẹni tí ó gẹ̀ mí. Nínú testimony sista òkun lè mú tiẹ̀ náà. Ẹ wá wo nǹkan o. Ìn ló fi jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ wípé wọn ò ṣetán, wọ́n máa ń ṣe ségesège, wọ́n ń ṣe pálapàla, wọn ò rí nǹkan kan. Àwàdà wọn ò ṣe bá ń ṣe. The joke of a prophet is a prophecy. Gbogbo ohun tá a bá ṣe nínú chọ́ọ̀chì ó kúrò nítorí kinní o.
0: À ń gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run bí mo ṣe ń sọ nǹkan kí nǹkan míì látún fẹ́ ṣe láàárọ̀ yìí. Ẹnìkan ní kí ni feet washing ni òní ni ọjọ́ májẹ̀mú ká fọ ẹsẹ̀ ni
3: Hello Lagos, welcome to the judge.
0: Told by that is ipin re la fe pe jade e je ki sister o ma so bobo inu mi si dadun la re
2: le ban sunkun
1: be ni sir igba ta ti mo se prayer point yen igba ti a pari program mo ni okay daddy ti se ti won olohun mo fe ko se temi na mo wa yi Jesus City mo yi po mo wa so fun olohun o mo ni wo olohun ni won igba ti pastor odekunle prafaziki mama ti mo de kisi so daddy sir o se yen mo ni exam ni babcock because mo se pg program gba ti mo nbo eni ti mo ti pade lati 2021 ti mo so pe mi o le fe o
2: den fin sako ah ma keko nbi ma keko nbi
1: mo ni mi o le fe o mo kawe ji e lo mi o le fe bo se pe mi niyan mo wa lo sodo e o ni ki lo nse e o de mu eyan kan pe ko ma pe loko e
2: seni e lo gba won o ni ke men nikan ke mo pe lo
1: o ni okunrin po sugbon oko so won
2: tash ai mo ye ko were ko were okunrin po nta lo to oko gidi ni osi gbogbo eyin te ti fe mari lodun yi kan fi binu mi mo sami ba sori radio lo ti n gbo mi mo so le kan na oko gidi re yo aya gidi re yo in the name of Jesus
1: sa bo se so be yen mo wa dele ninu yara mi mo ni oro de ni bobo iso o mo ani eni to te tin le mi latodun ti mi o gba fun je ti e je fun mo ni ja fun ara losu meta ja obi ta ma baja daddy this is ring
2: e fun losu meta
1: yes mo fun ni osu meta atu
2: eni suwe mo da gbon mi loju se nigba to so be te dele te wo bayi we ni bo le se wa gbe sun won pada ẹni yẹn lè máa wò yín lé báyìí ọkọ wọn náà máa wò wọn lé báyìí.
1: Mo ti mu wá síbí báyìí ó lọ bí iṣẹ́ ni àbájọ wá ni mo wá ní bọ̀bọ̀ yìí tó sọ nǹkan báyìí dádì mo pàtì jù mọ́ra o.
2: ẹ pàtì ẹ fún mi fáyì bá ń jágbe mẹ́nìkan pàtì jù mọ́ra broda kan bẹ ní àjà pastor wa inú òkè sàjà. Kí ló pè tó sọ fún wa pé tíyàwó ó ní olúwa sọ fún mi pé tíyàwó rẹ báyìí lọ ìsìnkẹ́ ni ó ní olúwa sọ fún òun pé tíyàwó ìbáyìí lọ mọ́ ọ̀nà òní níyàwó mọ́ lọ́dún ó lóun wá lé ẹ pàtì jùmọ́.
1: Bẹ́ẹ̀ni sà mo wá text ẹ̀ mo ní ọkọ mi.
2: Aya! Ṣayayayayayayaya! Bọ́ bá wù ọ́ lálẹ́ yìí kọ́ pàtìjú mára bọ́ bá wù ọ́ lálẹ́ yìí kọ́ ọmọ pàtìjú mára tó ọmọ yé ìgbà tó ti fi sakọ́ ẹ kẹ́kọ̀ọ́ ẹni ọkọ mi.
1: Bẹ́ẹ̀ni sà ó wá sẹ́ǹjẹ́ emoji sí mi ó rẹ́rìn ọjọ́ kejì wá ní please can you see me bá ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo wá ń sọ life story mi fún òun ní olùmọ̀ràn mi òun ní ẹ̀mí mi is my everything daddy mo ju ipe mi o.
2: Ipe mi a ṣe ti jáde
4: iyì dúró lẹ́nu mi àti mi ò sórí ẹ̀jẹ̀
2: ó lọ́lùdámọ̀ràn yín.
1: Bẹ́ẹ̀ni sà
2: kí ló kọkọ yín ẹ.
1: Ọláwálé Afọláyan.
2: Ọláwálé Afọláyan.
4: Tẹ̀rín gan fi sọ.
2: Pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹni tí wọ́n jọ gbó nìyẹn. Gbórí rẹ láyé lẹ́jọ́ ṣepọ̀. Ayé yóò sì máa dá a lọ. Mọ̀ ń gbádùn.
1: Yes sir, ìgbà tí a wá mú wedding date ó kàn di September ṣé àwọn pé birthday mama ni ó kàn di September mo ní gbogbo pé dádì mi.
2: Tèmi ni September o sí July ni tíyàwó.
1: July mo ní ó di September after birthday yín mo wá pe dádì mi mo máa mọ́kọ bọ̀ ńlẹ̀ èmi ni mo ń dádúró dádì mi ni kí ló ṣe ó yá ẹ máa bọ̀
2: bàbá nìyẹn ẹ máa bọ̀ ńlẹ̀ oyè wá ṣe ń tẹ́ṣe.
1: So a wá mú March 28.
2: Ah ṣé lọ́dún yìí ṣẹṣẹ ṣé náà ni.
1: Ṣe wedding ni sà.
2: Àyà sà.
1: So wọ́n wá ń sọ nílé ẹ̀ẹ́dẹ̀gbé wedding yẹn sí date mi o ni ohun ti mo gbo latodo olorun ni pe ke march forward oko mi lo so be mo ni ah mommy a le change daddy
2: so ito ko gidi ba de o ni o mo le o ki o se wedding awon ni forward pe march ni I must move forward I must march forward
1: so mo as oni ko ni change daddy ojo yen Wednesday evening service mo ma wa e wa pari program e ti fe ma lo le o tori mama o tan so pe ke tete ke le ma lo mo wa ri pastor segun ah mo ni ko se pe mo fe so nkan kan fun daddy bo mo kan sa fe kan mo pe mo fe se wedding mi o ri ni like
2: ajo duro bayi
1: toro ri mo wa sare si bi moto yin mo wa ni mo fe wa mo boyfriend mi mo yin te ba si ran ti sa e wa ni okay ki mo wa o fe se single program ni time yen mo wa ni okay pe ko si problem e wa ni se ati mu date ni ah mo la fe se wedding eni loruko jesu ko ni ye daddy ko ye
2: owo ti an ni won fun o ilu ti an lo travel lo oko ti an lo fe yen aya ti an lo fe yen school ti an lo lo yen ise ranse ti an lo se yen wa na ju se abedi gidi to ba wa loruko jesu ko ni ya oni ya saju anybody joko
5: baba mi o olorun o le ma sanu sister yi
2: eh
5: laarin igba ti won fi join church
2: eh
5: fun ara won ni won decide nigba women convention pe awon ma ko awon team ti won ma ye oju awon eyan won ye ifipa won wo fun ara won 50 glasses like gbowo fun ara won na ko 50 glasses wa fun awon mama to wa nbi bayi won se test yen even after pari program they were outside waiting and waiting won ko gun wa fun won won ko risirisi wa no knowing that she is expecting God for a miracle.
2: Sọ́tàn nice mo n bọ̀ ẹ jẹ́ ìfowó àtọmọdé ìyàwó mi lẹ́nu now ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ nígbàtí ọmọbìnrin yẹn ń sọ̀rọ̀ ọjọ́ Wednesday ó ń sọ nípa bó ṣe mọ̀ọ́mọ̀ fi 1 million kún owó transformer church ẹlòmíì ló tún gbọ́ yìí n tó náà lè ṣe tó fi dá sí nìyẹn ká lè sọ nípa tiẹ̀ pé a ṣe wọn ta lè ṣe ọ̀pọ̀ ìyá ọmọ ọlọ́run ẹ̀mọ tẹ́wọ́n máa ṣe ń church ọkàn ṣe bí wọ́n ń pè pìtì mu lásán bẹ̀ ṣé sọkúsọ táwọn èèyàn ń sọ wọn ó tàn mí fún ọ wọn á ta 90 wọn ó ṣe kinní kan ta ní tà 90 anointi wọn méjì méjì ló ní á fún àwọn èèyàn lọ́fẹ́ẹ́ lì inú gan wọn ń tomi fún ọ sómi 500 tó jẹ pé nítorí à ń tà náà ni ìgbé bàjẹ́ èèyàn kú o ìbàjẹ́ èèyàn kì í dákọ̀ dá sí ọlọ́run dúró sa ta ni ọmọ tomi ní ìsìn tó o bá fẹ́ tomi ẹ sà ṣé wọn ń tomi nídùn ìwọ náà ta omi tó o bá fẹ́ tomi ta tó o bá fẹ́ tà ibi táwọn èèyàn ti ń fi gbogbo tí wọ́n ní láti fi sin ẹlẹ́dàá wọn kí ni wọn náà fi máa dá sí ká lè sọ nípa tiẹ̀ pé ó sì wọ́n tó lè ṣe kò yà mí lẹ́nu pé ọlọ́run fún lọ́kọ o kò yà mí lẹ́nu pé ọlọ́run gbàdúrà rẹ o kò yà mí lẹ́nu pé ọlọ́run jọ parí skul rẹ oh my god a tún fún ẹsẹ̀ àwọn èèyàn láàárọ̀ yìí ẹ jẹ́ sísá yóò parí ọ̀rọ̀ ẹ̀. kí ló fi ṣìrè gan ọrẹ má jẹmu lásán o tún bọ́ lọ yín odi ọrẹ má jẹmu lásán. Wọ́n ti ń gbọ́wọ́ o ìwà máa sàǹdà mẹ́wàá ẹwẹ́ tí ń lẹ́nu tó lòun ò lè sàǹdà mẹ́wàá yẹn ayé rí ọ̀yálé adé kò yá dáadáa. Àwọn kan ti kú òun lẹ́fù bíi tí wọ́n fi sí ẹ̀sẹ̀ máa ń ṣọ́gù pẹ̀lú táìtì máa ń ṣọ́gù pẹ̀lú ọrẹ májẹ̀mú ọmọ tó ń ṣe máa báyé rẹ yìí àbí níjọ wọn ti ń sọ pé wọ́n ń dáwó ṣọ́ọ̀ṣì láì dáwó tiẹ̀ sí ní òpin sà láì ṣòwò rẹ̀ ń bẹ̀ sí ọ̀wà lọ wájú.
1: So mo wa lo si Jesus ti taro ojo yen o je ojo Friday emi mo sha mo ra won eyan mo wa yipo daddy mi o jeun o mi o te le kaye igba ti mi ti mo yipo
2: e sa yin na ni
1: e ni sa tori mi mo mo kan ti mo wa pastor yemi ri won ni auntie e ma ma para yin
2: pe ko e mo da ku danu so ki
1: be ni sa mo wa jade sin mo ni mo fe so testimony mo wa fi ring han won and ojo ana te ni ki ma para mi reason ti mi o se fe para
2: olórin yẹn lé mi mọ ọmọ tójú ti rí kí testimony tó dé ṣé wọn náà lọkọ ẹ ń gbòòrí
4: wọn kò. ohun tójú ti rí kí testimony tó dé ohun tẹ́tí ti gbọ́ kọ́lọ́ tó já sọpẹ́ ẹnu kò lè ròyìn rẹ̀ tó ro ti já sáyọ̀ èmi ni.
2: Ẹ́ nti o ja wo mo gbowo ye bi ewo lorin ni orin wa ni se te ba fi beji si de nko
1: iko ti gbogbo eyan so ni
2: no way oluwa lo mu mi bo eniyan so pe mo pe
4: olorun lo hu pe ri olore a je pe
2: e ma ko ijo le fun ojo ayo won ki eje jesu ko boyin enawo ninu igbeyawo yi won a fi owo da yin lola olorun ti ojoju o ti mi ninu igbeyawo mi ko ni joju o ti loruko baba ti omo ati ti emi mimo in Jesus name
0: na kin to gbadura be yin omo olorun ti won bi loni te mark ojo ibi yin gbogbo eyin omo olorun mo ni kapo ti sun ore majemu e tun se nkan kan eyin te ti sun ore majemu ya ti da mewa san laaro yi ojo to ni apere ni account number ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yin oba wa wole sare lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na ni o gbe jade gbogbo eyan omo Olorun ese bibeli ta fe ka laaro yi ese bibeli ti emi ati yan jo ka ni we Jeremiah chapter 19 titi wo 24 the book of Jeremiah chapter 19 titi wo chapter 24 an ba bo die die e wo mi e ja lo church lati iwo rodo e wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen gbogbo eyan omo Olorun 13 to 30 awon youth ni yen lagbara eni to laye atorun 7 to 9 ni service ti half ese yin laaro yi ni igbaradi fun 77 number 2 gbogbo eyin omo Olorun lati 31 lo soke ejo ago mesan ni ti yin o bere half ese ti yin na emi Olorun ran si o oni ki fun ese re be lasi se ni gbogbo sona church patapata ogede ti won fi din dodo eyo kan to tobi to pon ati eyin meji meji o di 130 ka to break loni gbogbo eyin omo ta bi loni ke ni aye to dun in the name of Jesus Christ happy birthday long life and prosperity gbogbo igbeyawo ti won mark anniversary won loni idunun ko mo subu lu ayo ileyin oni tu ka mo lai lai happy wedding anniversary in Jesus name gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message ire atanu ko ba yin
6: from Lagos this is
7: Jordan 105.5 FM this is Jordan 105.5
8: station with a voice for entrepreneurs

0: crusades. Gbogbo àwa ti lúgbé.
1: Musé.
0: Pape.
1: Túnse.
0: Suba.
1: Buwari.
0: Kubuwa.
1: Iria 1-2-3.
0: Kujé.
1: Bababa.
0: Yanya.
1: Gishiri.
0: Bega. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Gbogbo ọmúlúgbò ẹ̀yẹ dá.
0: Àsìkò títún tí wà gba ògbó rẹ padà lọ́wọ́ àwọn tó fi rí ayé rẹ ṣàpínlẹ̀. Ọ̀run máa gbà ara rẹ fún ẹ lọ́wọ́ àwọn tó ń gbà ara lára dá nínú ayé.

0: Then you build your house at the junction of the International Conference Center, adjacent to Army Headquarters, Abuja. Agumemi Roleni Sojimbere Lojojumo. Olomi Pe Baba Sebi Obaniki Sofue Wipe. Oguma She, Idema Ja, Onamala. Apostle Dr. Semo Mustafa JP Baba Sebi Obalunu Balidu Agba. This Umbiti Reo Mabo Kajo Badwa. Seed of Christ Golden Church. Land of Reality. Lunkede.
1: Eh, Matalika Emulu Bubwane. Dalung, Tatalika Nabakwe. Eh, Dawalung. Ah, Olorun ada yin lohun ayo baba. Atayin ataya atoma ati gbogbo idile yin Olorun ada yin lohun ayo. Olorun ada ise iranse yin lohun ayo. Emi ni mo se message si yin pe 123 June pe ojo ta pari e gangan ni mo bere sun lale mo lala ni ba ri kan ji phone mi ti mo fi nse alati lo. Ese kese lo nsise. Mi ru kokon na. Awon mo mi o fun mi lowo ko se ni kankan to fun mi mo wa se message yin si yin baba. E de gbadura fun mi sere adura ni mo se ri bayi ti mo ri message musare se ami baba ko pe seju mewa baba mo kan gbo pa ni ala ti kan wole ni tori mo ti ju pe aburo mi koko aya mi lo ti ma mu lo si fun ape pe ko so lo mi mo ni lati pe omo yen pada pe ko ma wori pe ko je ka pade lohun ko ma tun sanwo moto ti e se ni mo de ri lati mo to ruwo lo si fun ape mo to gbogbo to n pe ni fun ape mo ro mo n dide ah baba asiri yin a ma bu asiri yin o ma ni tu baba e ma ko ape asiri yin o ma sa esu fe satani fe fi mi se se leleya mo to ruwo oko lobo mo to dawo ni fun ape gbogbo to n pe fun awon mo wa ni mo lo n da
2: o ya na phone te siwaju phone e da na siwaju bayi na siwaju gbọ mi sa ta ba gba loju orun lowo e ti o je ki wo ori ala ti mo loruko Jesus o ya gba pada
3: amen
2: lasoko mo so fun e mo ma so pe ala laso ala ese laso won ma fi gba kan lowo eyan ni phone da fi gba ala o se ma je pe yen lo ma so loju ala sikiyesi won la won de ri owo gba mo awon mo send owo mo gbogbo e wa di until igba ton fi owo si account woli leyin na olon da pada awon na se kini o won be se gba lati en ti owo to fi lo lu fa petele o tun sanwo elomi na wo e se waju mo pase loruko oluwa gbogbo e to re ti aye ti jigba o ya gba pada
3: amen
2: in the name of Jesus
3: amen
2: eyan mo gbegbe se ni loni you wanna make sure pe you wanna sound re majemu beni sound re majemu te oni ni ojo karun to ba sanri ti e san leni ko bo lohun soro pe oluwa kini o je ki mi na ma ra lati kini o je ki ma ruwo gidigba mo pase gbogbo eniri mi gbo asetenu mi jade nti aye ti ko lo latoju ala to de affect aye e loruko oluwa o ya gba pada
3: amen
2: in the name of Jesus
3: amen
2: e wo je doke lohun
4: daddy e karo san we mi lo ti le ri o ko mi oluwa seun adagbo omo ijori afefe le mi na o daddy a e se o e sa mo re yin ko ni gbe o e ni fe mo sise o se e ni faya sise o se o iṣẹ́ tọ́lọ́ ti parí ló ní ma wá sọ́dọ̀ yín lórúkọ jésù èmi náà lẹ́rìí o dáàdì èèyàn fún mi ló wọ́n fún mi 100,000 rí èèyàn ló fún mi $100 nínú oṣù June lẹ́yìn tí mo sọ rẹ má jẹ̀mú mi oṣù June yìí ó pé mi mo rẹ́ àánú gba ìrànlọ́wọ́ kan dìde fún mi lọ́tún àti lọ́sì mo rí èmi tó yẹ pé tó bá ń pín nǹkan ní fún gbogbo kíkàtí wà láàrin ẹgbẹ̀rún ènìyàn kan máa pín nǹkan fún ọ báyìí kò ní kọ́ mi ó lè jẹ́gbà tó bá dórí mi ló máa tọ́ tó bá máa jàjà pọ̀ mí báyìí kò níjọ tàwọn tó kù mo tiẹ̀ sí kọ́kọ́ gba ká ń pè ó orí ni lọ́kì mi bí á lọ́kì tèmi ni so tó bá ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ èmi náà ní ṣòpò kì í dààmú ara mi ṣùgbọ́n látìgbà tí mo ti ń gbọ́ ìrò tí mo sọ rẹ tí mo dẹ̀ ń sọ ọrẹ má jẹ mú mi tí mo dẹ̀ máa tí mo ti ń sọ mo ti rí yàtọ̀ nínú ayé mi èmi náà ti rí àánú gbà o gbogbo oṣù June tó kọjá yẹn bíi 20,000 kọ́ fún mi 20,000 40,000 tó dẹ́ fẹ́ pé fún mi ní $100 ẹjọ́ fún mi lọ́tún gíní àká tó fún mi ní 10,000 ah mo dúpẹ́ ọmọjú orí afẹ́fẹ́ ni mí ò dẹ̀ sí láǹfààní láti wá sí ìjọ kankan any branch ṣùgbọ́n mo dúpẹ́ tẹ bá ní ká gbó mi mò ń gbé mò ń fi gbàgbọ́ ṣe gbogbo nǹkan tẹ bá ní ká ṣe tẹ bá ní ká gbọ́ owó èmi náà máa wòó mo máa gbàdúrà sí mo máa lọ ìta ara mi ṣùgbọ́n mo dúpẹ́ pé ìyàtọ̀ ti ń bá ayé mi mo dẹ̀ sì nígbàgbọ́ ọlọ́run ṣì máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ nínú ayé mi lórúkọ jésù ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o.
2: Sọ pé Olúwa.
3: Olúwa.
2: Jẹ́ kí ọwọ́ mi ó rọ̀ mọ́ owó gidi.
3: Jẹ́ kí ọwọ́ mi ó rọ̀ mọ́ owó gidi.
2: Jẹ́ kí mi náà gbowó gidi.
3: Jẹ́ kí mi náà gbowó gidi.
2: Fóònù ẹ̀dà. Sọ pé àkáǹtì mi.
3: Àkáǹtì mi.
2: Jẹ́ kí lẹ̀kùn òsí sílẹ̀.
3: Jẹ́ kí lẹ̀kùn òsí sílẹ̀.
2: Kí mi náà gbowó gidi.
3: Jẹ́ kí mi náà gbowó gidi.
2: In the name of Jesus.
3: Amen.
2: Gbogbo nǹkan lọ ní májẹ̀mú nú. Níjọ́ tó lu aṣọ fún mi pé máa béèrè ọrẹ májẹ̀mú lọ́wọ́ àwọn èèyàn yóò sì ṣe àwọn tó bá ń san wọn ò ní ṣaláì rí mi nínú ẹ̀sùná wọn. Aṣọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ san ọrẹ májẹ̀mú yín lónìí lórúkọ Jésù oyá lọ gbà láti.
3: Ámì.
2: Oyá lọ gbà.
3: Ámì.
2: Listen now and turn up. Radio has never been this exciting.

ẹgbà tí o bá nílò láti lò nílé ayé ẹ jẹ́ ká máa kọ́ bá ṣe ní sùúrù fún ara wa. Bàbá àti ìyá ẹ máa kọ́ sùúrù fún àwọn ọmọ o. Ẹ máa ní sùúrù fún àwọn ọmọ ọdọ ẹ ní àṣẹ lórí wọn ẹ̀bọ̀ ẹ máa tún ní sùúrù fún àwọn ọmọ yín. Àwọn òbí mi tẹ̀ tún wá wà o ti rí pé ọmọ yẹn ṣe nǹkan tí ó dáa wà dẹ̀ mú ọwọ́ wà dẹ̀ fi gbá lórí àfẹ̀lẹ́ la rí mọ́ tiles rántí wípé ìwọ náà ló máa tún wá padà wà máa ṣiṣẹ́ ẹ̀ lórí ẹ jẹ́ ká máa ní sùúrù. Ẹ̀yin ọmọ náà tí ìyá yín àti bàbá yín bá ń bá yín wí kò ń ṣe ìgbà yẹn ní fún time of explanation ẹ mú mi this no it's not like that oh it not even allow your mother to talk. Ẹ jẹ́ ká máa ní sùúrù tó bá ṣe pé ilé iṣẹ́ kan náà ló wà náà ni when your boss is talking to you you have to be patient máa ní sùúrù. Sùúrù ó máa ń gbààyè fún yàn níbi tí yàn ò rò pé òun lè láyè ń bẹ̀.

0: 090-6000-3352. Kí ni sùúrù kí ló ti ṣe nínú ayé ẹ̀yìn? Kí ló ti ṣe nínú ayé mi? Hello.
1: Hello.
0: Ẹ bá wa yí rédíò yín lọ. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti pè wá ká ba lè gbọ́ ara wa yé, ẹ jẹ́ ká máa yí rédíò wa lọlẹ̀. So àwọn tó bá fẹ́ gbọ́ wa, wọ́n á lè gbọ́ wa dáadáa. 090-6000-3352. Kí ni sùúrù ti ṣe fún yín? Kí ni sùúrù ti gbà fún yín? Israel Deborah Abosede, ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá lórí Facebook. Ẹ ṣe gan ni tẹ́ ẹ darapọ̀ mọ́ wa àtàwọn tí mi lè darúkọ. Thank you so much. 090-6000-3352. Sùúrù a máa gbààyè fún yàn níbi tí yàn ò ti lérò. Sùúrù a máa kọ́lé fún ni. Hello.
1: Hello. Ẹ káàsán.
0: Ẹ káàsán mà. Ẹjọ́ níbo lẹ ti ń pè wá máa ti kí lorúkọ yín mọ̀?
1: Láti àgbàdo. Bẹ́ẹ̀ni, láti àgbàdo.
0: Yes, ma. A wà pẹ̀lú yín mà.
1: Sùúrù ṣe tó pọ̀ nínú ayé mi ní báwà bí sẹ́ńgbà mi. Mo máa rí àwọn nǹkan mi tẹ̀pọ̀ máa bí mi nínú gan-an. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó máa ń kọ́ wa ní ṣọ́ọ̀ṣì pé ká máa ní sùúrù, ká máa fi ara dà fún ara wa. Wípé a kò sì ṣaláì máa ṣe ara wa. So nípa ìdí mo máa wá fi sójú ìṣe. Màá rí kíní ẹ̀ ẹni ẹ lè ṣe. Mo máa bí mi nínú gan-an. Ètò ẹ̀ tó máa fi sọ̀rọ̀ máa kàn máa rẹ́rìn rẹ̀. So by doing this, mo rí pé Ọlọ́run fún ara rẹ̀ ó ń jà fún mi. So irú ìṣe nǹkan tó pọ̀ nínú ayé mi gan-an ni mà.
0: Olúwa ṣeun. Wọ́n ní sùúrù. Sùúrù a máa mú kí Ọlọ́run máa jà fún ni. Ohun tó rò bí pé o lè ṣe yẹn àbí ìwọ rò pé o perfect, sùúrù á dẹ̀ máa gbààyè fún ibẹ̀. Hello.
2: Hello.
0: Hello. Ẹ káàsán sir àti Bonibole Timpa, kí lorúkọ
2: yín? Ẹ káàsán o.
0: Ẹ káàsán
2: sir. Orúkọ mi ni Wahab, mo ń pè láti Àgbàdo.
0: Yes sir.
2: Sùúrù ti ṣe many things nínú ayé mi o. Ibi iṣẹ́ tí mo wà ní ìsìn sùúrù ló jẹ́ kí n gẹ̀ tiẹ̀. Àtọ́jáde mi ní sùúrù ni mi ní gẹ̀ẹ́sì iṣẹ́ yẹn. Sùúrù da lọ́pọ̀lọpọ̀. Sùúrù da. Ẹ ṣe o, ẹ kúṣẹ́ ọpọlọ.
0: Olúwa ló ń ṣe sà.
2: Ọpọlọ yẹn a máa jọba o.
0: Àmì láṣẹ dùn.
2: Ó dàbọ̀
0: sẹ́ ṣe sà. Sùúrù gẹ́gẹ́ bí mo ṣe sọ, sùúrù a máa wáyè fún ẹ. À nígbà ju ètò báyìí lọ fún ọ̀sẹ̀ tó ń bọ̀, àbí fún ẹ̀yin tí ẹ ní ọ̀rọ̀ láti bá mi sọ, àbí ẹ fẹ́ polówó ọjà yín lórí Jordan 105.5 FM. Ẹ lè pè mí sí 070-64-161-923. Lẹ́ẹ̀kan sí 070-64-161-923. Ní agbọ́rọ̀ Ọlọ́run, Ọlọ́run á tún kà wá mọ́ àwọn tó máa wà létò. Ire o.

0: from Lagos, this is Jordan.
1: This is Jordan 105.5.
2: Station with a voice for entrepreneurs.
3: Olua, mo fe lo sun. Olua, mo fe lo sun. Mama, gentle Jordan.
4: Nínú ayé yìí gbogbo ẹni tó bá pàdé tó bá rí ìgbà lò, gbogbo ẹni tó bá pàdé tó bá ga, gbogbo ẹni tó bá pàdé tó bá dé èèyàn láyé, ó fẹ́ kó mọ̀ dájú wípé nǹkan kan ló ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀, òun ló jẹ́ kí ó dàbí wípé ayé yẹ ju gbogbo ènìyàn lọ. Gbogbo wa là ń ṣiṣẹ́, gbogbo wa là ń dààmú, gbogbo wa la ní ìran. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ìran tó máa ṣe àti ìran tí ò ní ṣe, òun ni irú ènìyàn téèyàn bá pàdé lábẹ́ ọ̀run. Irú ìyàtọ̀ tó wà láàrin ẹni tí ayé ẹ̀ máa sáré àti ẹni tó máa tiraka, òun ni irú ìrànlọ́wọ́ tí ènìyàn bá gbà. Mo rí i nínú Bíbélì pé gbogbo àwọn tí a rí pé ayé wọn padà fohùn bẹ̀rẹ̀ látorí àwọn tí a lè kọ pé wọ́n jẹ́ ẹni àyànmọ́ tó dáa. Mo rí wípé Ọlọ́run dìídì prógrámù ayé wọn sí ibi tí ìrànlọ́wọ́ gidi ti lè jáde látorí Jésù Olùgbàlà, lórí Mósè, lórí Joseph, lórí Dáfídì. Ọlọ́run so ayé wọn pọ̀ mọ́ ènìyàn gíga. Bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. Tó bá rí ẹni tó bá jẹ́ ènìyàn láyé, tó bá rí ẹni tí ó bá di nǹkan tí Ọlọ́run ní kó dà, mọ̀ dájú wípé ó rí àkàbà kan bá gòkè, iṣu kan kìí ta, láìsí wípé ó bá rí igi lọ́mọ. Gbogbo àwọn nǹkan tó rí tó ń falẹ̀, gbogbo àwọn nǹkan tó rí tó ń ráre nílẹ̀, gbogbo àwọn nǹkan tó rí tí ò tóbi láyé, wọn ò rí nǹkan lọ́mọ ni. Ẹ kalẹ̀, ẹ kú pàdé, jẹ́ bí o ti ń wọlé lọ sùn. Àdúrà kan ni mo fẹ́ gbà fún ọ lọ́sẹ̀ yìí bí o ti ń wọlé lọ sùn. Àdúrà yẹn dẹ̀ ṣe kókó gan. Kí ayé ẹ kó lọ pàdé ìrànlọ́wọ́ èyí tó máa yí nǹkan padà fún ọ. Kí ìpín ẹ kó pàdé ìrànlọ́wọ́ èyí tó máa jẹ́ kí ayé tuntun ó bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀. Olúwa sọ fún mi lọ́sẹ̀ yìí pé kí n gbàdúrà fún ọ lálẹ́ pé tí òun Ọlọ́run ò bá so ọwọ́ ẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn gidi, ó lè dá ogun ẹ̀ jà. Ijó mọ̀dí ó fi dàbí wípé ayé ẹ ní ìnira, ṣe ló dàbí pé ọ̀tá jẹ́ kó wà ní ìwọ nìkan. Ìwé mímọ́ wípé ẹni méjì sàn ju ẹnìkan lọ, bẹ́ẹ̀ pé wọ́n ò ní èrè iṣẹ́ wọn. Bíbélì tiẹ̀ sọ wípé ṣùgbọ́n ìgbé ni fún ẹni tí ó dá nìkan wà. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, agbára tó gbé ọ tó jẹ́ pé ayé rẹ kó dá nìkan wà, agbára yẹ kó parẹ́. Ọfà tí ayé le ta sí ọ, ọfà tó lè bà ọ́, tó lè jẹ́ kó dá wálẹ̀ àbí kó wálẹ̀ kó máa ráre, ọfà ìdánìkàngbáyé ni o. Ohun tí mo dẹ̀ fẹ́ bọ̀ fi gbàdúrà lálẹ́ yìí ni, ó ti ń jáde nínú alẹ́ tó ń lọ nínú ọ̀sẹ̀ yìí. Ọfà tó ní ìwọ nìkan ló máa dá wà, ọfà tó ní ìwọ nìkan ló máa dágbáyé, kí ọfà yẹ kó parẹ́ lórúkọ Olúwa. Ìwé mímọ́ sọ nínú ìwé onídàájọ́ orí kọkànlá pé ẹnìkan wà tí wọ́n ń pè ní Jefta ará Gileadi, ẹni tí Ọlọ́run gbé agbára fún. Gbọ́ mi dáadáa, ògo tó wà nínú ayé rẹ bí ò bá rí abánigbẹ̀rù, ògo máa ń kú mọ̀yàn nínú mọ̀mọ́. Àdúrà kan ni mo máa ń gbà látilẹ̀, jẹ́ kí àwọn ayé mi ó bọ́ sí ọwọ́ ẹni tí n tó nílé gbé àrà tó wà nínú mi jáde. Mọ́mì, mi ò bá jiyàn lálẹ́ pé ò mọṣẹ́ ṣe, mi ò bẹ́ẹ̀ gbìyàn lálẹ́ pé ìgbìyànjú ẹ̀ ò tó. Ṣùgbọ́n nǹkan tí mo bá ìjiyàn ẹ̀ ni wípé ká gbàgbọ́ pé a rí ẹnìkan tó dáa su ọwọ́ ẹ̀ mọ́ ìbá dá àṣà. Ẹ gbọ́ mi, mo ti rí ẹni tó jẹ́ wípé ògì lásán ló mọ̀ ọ́ ṣe. Ìgbà tí ọwọ́ ẹ sowọ́ mọ́ ẹni tó mọ iyì ẹ̀, tó mú lọ síbi tán ti mọ iyì ẹ, ó fi kọ́lé. Ẹ gbọ́ mi lálẹ́ yìí, ó bá màmá kan pàdé, kókó àtàkàrà ló ń tà lóṣòdì. Bọ̀ ní ọjọ́ tí ó lọ ti South Africa to bere si ndi koko atakara ye e gba mi gbo imi furara mi gangan o ba ra ile o ba call
5: it so get better information won't give you no move an inch o but if you know say you won't move
4: in Nigeria mo gbe aye re lo lose yi sibi ti awon eniyan gidi bi ti awon to mo ye wa loruko Jesu Olugbala ti aye re ko pade iranlowo gidi Jefta ara Gileade ogo to wa lara ede ogo lasan nigba ti bele wi pe Jefta ti lo si ile Togo o sin ba awon eyan lasan si egbo awon eniyan lasan to wa lara re o ma je ko didakuda egbo mommy o ba je wi pe o gbo mi lale yi jo adura yokan to fe gba lele oluwa tu aye mi po ma awon eniyan lasan o so fun awon eniyan loni mo ni nigba mi ba wa ti olorun ba fi aye ewon e loju ala ori ala ifi won to sele si o nibi toju e oto o ni etu ma la je e to sele si o abi to ti sele si o abi to fe sele si o o ni ala je o wa so fun awon eniyan pe o ba lala o bara eni ihoho o le ma je pe won pa lara sugbon le je wi pe won ti to e saarin awon eniyan number 1 awon ti o gbe di ayanmo re to ma je ki ise to se ye ko ja si korofo number 2 awon ika atuni lasere number 3 aarin ore ti o le daso yibo aarin won lo wa tori bo ba lala tori re ni woho o wa laarin awon ti o le daso yibo ni o esin bo ide ti opolopo wa fi didakuda o ni wipe iranlowo ta nilo arigba ije mo pe alailomi owo to kan nilo bi owo ti o to nkan olokan nilo ti aye afeye pada aye pada ba mi lojo ti ala ogo mi to pade eni to bede e o ko so fun mi pe baba e je mo yin lo sori radio ohun ta mo se o ye ke ti ona meta merin ma gbo en to mu aye pada ba mi ojuye lo o to mu apole wa ba mi ojuye lo ọchi to wa ni ofo church ye kuro ni ofo ose yi bo tin lo aye de ko lo pade eni to le tuma la e in the name of Jesus Christ ki pe pade eni to le tuma la e loruko baba to won te bi mo gbe aye re jade nibi ti ala tin ku mo yan ninu gbe aye e jade nibi ti ogo tin ku mo yan lara ki oluwa ko gbe o pade olore ki aye re ko lo pade olore olore kan soso to le no omi je renu oluwa ko gbe opade e egbo eleyi sa lopolopo awon to wa ni eto oselu won mo pe awon nilo eni tawon ba nlo mo goke won de ko atisin labe eniye to mo pe iwo na nilo eni to le ba goke ala to wa ninu re ye o ma le di nkan omo re mo kan ni di kokan opade eni kan gba lo ma mo pe ki so mo ko mo aire eyan gidi bato olodà kí ọmọ yẹ didakuda ẹ gbọ ọrọ tí mo sọ leléyìí màmá yẹ lè máa gbọ mi yóò tiẹ gbọ mi àjọ gbàdúrà olúwa jẹ kí àwọn ọmọ mi ó pàdé aláàánú ọmọ wọn kan wà tó ṣe jàgídíjàgan bí ọmọ yẹ ó ṣe lọ tí ó kó sí ọwọ ọlọpàá bí wọn ṣe mú nìyẹn wọn wá lọ jù sí kirikiri láì dá ẹjọ ẹ ìgbà tó máa dé kirikiri ọwọ pásítọ kan ọparọ wọn òun náà ló bọ́ sí ọlọ́run dẹ̀ mú àdúrà yẹ ó dẹ̀ fi program ọmọ yẹ ó dẹ̀ fi program sí ọwọ́ olóore.
5: Move your radio too.
6: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
7: the voices you need at work all day, every day till payday.
8: Awesome talk every day, all day.
4: 105 FM. Mama lati Canada pe afisi to ro ko ti didakuda sa o ti debi ogo o wa wa ni ki momo wa won process iwe momo.
9: Listen now, turn up.
4: O ti omo ti olore o fi ri o o ni mo fe fi gbadura ti atimole ye ko fo loruko oluwa atimole aye atimole aje atimole odaju oruko Jesu Olugbala oluwa si ole baba mi si ole
10: Hey everybody, this is The Sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive and I've been listening to, so we'll get better information. I won't give you no move I need you, but if you don't say one move, move your radio.
6: Hello Lagos, welcome to The Jordan Knight Show and today we'll be discussing
7: the voices you need at work all day, every day till payday.

0: tó mọ̀ ṣe yẹ. Ọ̀sẹ̀ yìí lolúwa yóò soyípọ̀. Bẹ́ẹ̀ ni o nílò Ọlọ́run kó so ìwà àti olóore ẹ̀ pọ̀. Ọwọ́ áńgẹ́lì ni kó fà ilé olóore lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo wá fẹ́ bẹ̀ ọ́, bí Májẹ̀mú ìbá dáhùn fún èmi, ó máa dáhùn fún ẹ. Ẹ gbọ́ sà $50.
1: Awesome talk every day, all day.
0: 08 38.
1: Get on the train. Follow us on
0: 672. Jump
1: social media. Follow us on social media. Facebook Jordan105.5FM. Twitter Jordan105FM. Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105FM.
2: Listen now. Turn up.
3: Jordan.

0: ìrànlọ́wọ́ máa gbé iṣẹ́
1: tí ó rán
0: gbogbo ẹ̀yin tí Ọlọ́run mí sí láti nọwọ́ sí iṣẹ́ ìránṣẹ́
1: yìí
0: gbogbo ibi tó o bá nọwọ́ rán sí fún ohun rere láyé lẹ́yìn àsọtẹ́lẹ̀ alẹ́
1: yìí
0: o ò ní bá ìjákulẹ̀ bàbá
1: mo
0: fi ọrẹ
1: yìí
0: mo fi ti àdúrà rẹ lẹ́yìn
1: bí
0: bíbélì ṣe sọ
1: wípé
0: rántí ẹbọ rẹ mi kó o sì fi fún mi gẹ́gẹ́ bíi tinú
1: mi
0: nínú oṣù yìí àti ọ̀sẹ̀
1: yìí
0: ìfẹ́ rere inú rẹ̀
1: bó
0: o ti ṣe ìrúbọ
1: yìí
0: olúwa máa mú wá ṣe
1: ìmọ̀ṣẹ́
0: wà á rí àánú gbà wà á rọ́wọ́ ọlọ́run jésù olúwa wa
1: amen
0: èmi wòlíì olútọ́pẹ́ ọmọ
1: Joseph Ogbemi.

0: ajo aniye odun ti won wa ninu e gbogbo ile mo itan bi monster ti sale se kuro ni Djibouti ti won de eti oku pupa ba ti won de eti oku pupa awon to ba monster kuro ni Djibouti toni don rin ajo lo si Kenani 3 million eyan ni won ati pelu nigba ti awon mo study kuro ni Djibouti be se mo bi pe farao ko fe kon lo farao 20 sin fun 430 years aye ma buru o kiyan fi aye ese nikan fun 430 years ah bo tu kan ye ti e boye de eyan ba ti e sanu eyan mo sugbon be ni so fa mi pe igba ti awon monster ni kuro ni Djibouti oni inu won baje inu awon omo Djibouti baje tori pe awon monster ni lo tori pe ko si gbogbo to ja nu gbogbo o to je owo lati won ni Djibouti gbogbo enu won ko fun awon ara Israeli ma ti won lo si Kenani so ba ti won lo be so pe ni Djibouti ti sofo o ko si gold money Djibouti mo fe ko fara bale gbo oro yi o mo ro pe ba ti won lo to ni ye won si pe ah awon mo yi ma ti lo pelu ogo o ma ti lo pelu gold won o ma ti lo pelu won gbogbo central bank won o ti tan because awon to jara Djibouti awon ju ma lowo gan won na sento ma sise won ki sole won tun ma se agbe so gbogbo bi ton ko pa mo si ti awon economic ilu ti won ma ko wo si won ti lo gba wo won so ilu starter bank ti sofo bank ti sofo awon ko ni godu ti sofo won ti ko gbogbo e fun Djibouti o fun Israeli so gba ti Israeli kuro lo ton mo lara pe ah nkan ma ti se wa bo ma ti won di ona farao sọ pé no ẹ jẹ́ ká padà lọ bá wọn farao wá kó àwọn more than 600,000 soldiers pagọ láti lọ dìde ìjà sí sẹ́ni tó ti lọ lẹ́yìn àtẹ́tí fún olómìnira ẹ tún tẹ̀lé wọn pé no òmìnira ayé ẹni jẹ́ kó dalẹ̀ gbòmí dáadáa àwọn kan wà wọn á ní kó lọ ọ̀pọ̀ wọn ò fẹ́ kó lọ jìnà àwọn kan wà àti pé nínú ayé yìí wọn kàn máa ń fi ojú bá ẹ ṣe ni wọn ò fi tọkọ bá ẹ ṣe máa kíyèsí àwọn tó bá ń bá ṣeré tó bá sọ ẹrí rẹ lójú wọn máa wo ojú wọn bó ṣe rí bí ojú wọn ṣe rí ló máa túmọ̀ sí pé báyà nǹkan tó ń sọ ó dùn mọ́ wọn nínú torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń fi ayọ̀ ẹni mi à ṣe márẹ́jì ńlá ẹni mi à ṣe bàdé ńlá ẹni mi à ṣe àjẹjẹ ńlá á pe ọ̀pọ̀ èèyàn kó wá pé wọ́n wáyọ̀ ó túmọ̀ sí wípé inú wọn dùn sí ohun rere tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ ẹ̀yin ọmọ ọlọ́run mo gbàdúrà ìjì tó ńlá kọjá nípasẹ̀ àwọn èèyàn búburú tó sọ ẹ̀rí rẹ fún tó yẹ kí wọ́n gbọ́ ẹ̀rí rẹ lórúkọ Jésù lónìí ogun yẹn ṣe àwọn etí kan wà tó gbọdọ̀ gbọ́ ẹ̀rí èèyàn àwọn etí kan wà tó gbọdọ̀ gbọ́ tẹsítímọ́nì èèyàn tí kò ní jẹ́ ṣẹlẹ̀ farao ojọba búburú ó jẹ́ ìkà tó kó ìlà Ìsírẹ́lì bí baba ńlá ẹ̀ bó ṣe lo Ìsírẹ́lì láti ṣe ẹrú tó síbẹ̀ inú odò kí àwọn ọmọ Ìsírẹ́lì kò lọ lé wọn ẹjọ́ sà ẹjọ́ mà báwo ló ṣe dá wọ sílùú ta lè wà láyé ọgọ́ta bá gbọ́ pé à ń lọ lé wa inú ayẹ kó máa dùn ni bọ̀ farao fẹ́ kí Ìsírẹ́lì ò lọ ìkà ni ìkà àyànmọ́ ni ìkà ògo ni ìkà búburú ni ọlọ́run jẹ́ pé yé wa wípé nígbà tí wọ́n tún lọ tán ó bá wọn lójijì pé nígbà tí Ìsírẹ́lì máa ń wọ ẹ̀yìn tán ni pé ogun Djibouti tuntun súnmọ́ àwọn tán ṣé bí wọn ọkùnrin ni ká máa lọ ṣé wọn ní otú wa lẹ ṣé bí àwọn bàbá wa fi ọjọ́ yé wọn sí i kí ló wá ṣẹlẹ̀ tí ẹ jẹ́ ká máa lọ lé wa akọ́ nínú ìwé lálá wípé olúwa ní farabalẹ̀ mọ́sẹ̀ ó ní lónìí kí láti rí ó ní wọ́n ní dúró láti rí ọwọ́ ìgbàlà olúwa ó sọ fún mọ́sẹ̀ pé sọ fún ọ pé kí wọ́n má bẹ̀rù tó bá ka ẹsẹ̀ tí mo pè yẹn nínú ìwé Exodus chapter 14 verse 13 yẹn ohun tó lọ́run sọ fún wọn ẹ̀rú ti ba àwọn ọmọ Ìsírẹ́lì bí ẹ̀rú wọn ti ba mọ́sẹ̀ ẹ̀rú ti ba àwọn jagunjagun wọn torí wọ́n mọ tí Djibouti lè ṣe tó bá débi ogun wọ́n ti gbé ní Djibouti rí wọ́n mọ ìwà wọn wọ́n mọ ìṣe wọn wọ́n mọ àwọn ọba wọn bá àwọn alágbára wọn sọkò sún tó jágbe ní sáwọn ojú mọ́ lórí ọ̀rọ̀ Djibouti torí pé wọ́n ti gbé láàrin wọn pé àwọn pípì yà pàwá nípa púpà ṣùgbọ́n olúwa sọ mọ́sẹ̀ pé sọ fún àwọn èèyàn wọ̀nyí bí ohun tó dẹ́rù bà wọ́n ti pọ̀ tó láyìíká wọn ohun tó mú kí inú wọn bàjẹ́ tó ní olúwa nìkan farabalẹ̀ ẹ má wo àwọn eléyìí pé àwọn Djibouti ẹ rí yìí o ẹ kì yóò rí wọn mọ́ bami only my son a little wa ki baba eh mo ti mo la koja ni bo ti ko le to bi a ba le so awon o taisen to je jibiti di eni to ba omi lo ta ko siri pe won ba awon lori ata won ba won ni ojo ko soso ti 600,000 don ba omi lo lai si wi pe kini tori oro ko jade pe ma beru mo pa ase ni oruko Jesu ti Nazareti ada ikolo re pada
1: amen
0: yeah ada ikolo re pada
1: amen
0: ibi li oro wa nisisey omo Olorun ba yo ngba mi pe ta lo nsoro yin emi ni woli olare wa ni ba nkole lati nu ijo Christ World Gospel Ministry ni Bakare Street ni along Igodo Road ni Betokan bus stop ni Isere Idimu ni Egbeda Leko nbi egbo mo le o le ma bi mi lere baba ki le sogo ko sani ti okun ajo le dojuko bi Olorun se lo Mose to ni Djibouti iye o ni ki fara ma dojuko o mo pe Olorun wa pelu won tori pa wo ni le lodu afun mi Djibouti mo sani ko ni Djibouti sibe sibe awon emi ta sani okan le ton be ni aya farao oni ko tun pada le pa won won mo pe Olorun wa pelu e won mo ko ni majemu won mo pe ayan fo Olorun ni e won mo apolopo awon dojuko to dojuko e ti Olorun ku e yo ninu e sugbon ota ki simi abi to ba bori awon ni gbagbo ni kan la ma simi pata ti bori eni mi bori o lo simi mo so ko fi bila na mo so wi pe apolopo awon to dide laye ti won jabo won do boya won ti arrive won simi ibi to ti simi na ta ti de wa o Olorun ni kan Olorun ma ti fi Moses sile ni te Olorun fi Moses sile ni ojo eni bi Egypt ba bori won egbo ayila gabua sana kahaida likiro bila sana bilia isodi yo inu won dun pato kuro ni Djibouti won mo bi bo ta se nbo leyin won opolopo eyan kuro o dide o ba ti meko won ba ti ra le obimo oni won gbadu amo won lo church mo ko ju awon woli a ma bu won awon pastor ma bu won awon pastor yen gan tori bo believe won ti ra arrive ninu ogbon e o believe won ni problem mo o believe ko se to be po ja pe won ti ninu ola ko je ko o ti gba pe pe ta ba le kolu MQ Abiola a ba le kolu Abasa a ba le kolu awon lola to no wo won le gbe to won won de gbe di sisi melo melo ni iwo to se nbe Olorun fun lowo o le ma gbo mu ke baba ki le so yin ah oko to ko mo fi gbadua fun e emi re wesi ninu ogo enu re wesi ninu re sister eni wesi ninu idije ogo ati ayan mo sibi to nlo ninu aye re ni oruko Jesus Olorun ja ina sun
1: amen
0: to ina mo salaye ke le mo bi toro ti nbo ninu we chapter 13 ye atbus ye Olorun aso mo se pe e ma yo me de ki mu yo baje fun awon to ko ya mara ogun wa lati ba jija ati gbo ese mi oluwa wi pe e ma beru
1: Hallelujah.
0: Allah so mo se ke ma beru. Oni ma be oni duro sisi ki o se ri igba lo Oluwa. Eyi ti emi yo fi on loni fun Djibouti. Eyi ti won ti ri ni Djibouti. Bawo ni Olorun Israeli. Baba mi gbe eru kuro. Mo fe je sare je saraye kokan fun e. Oni lojo igbedide re o. Oni lojo igbedide re o. Oni lojo igbedide re o. O le ma wo ke baba mi o gbo hun yin o ti gbo na ni e. Ipade alagbara kan wa ti Oluwa gbe kale fun gbogbo omo Olorun ti o fe jabo. Gbogbo en to ti dide ti o fe pada toro je. Gbogbo en to nbe Olorun fun idide. Gbogbo en to gbojo Olorun fun omo. Gbogbo en to nidi Olorun fun abewo lori oro kan tabi omiran. Mo fe ko pe awon number yi tori mo fe gbadua fun yin 300. Mo fe ko pe eyin 300 pe baba e gbadua fun mi. Mo fe bere business mi o fe jabo. Baba e gbadua fun mi. Mo fe dide laye. Baba e gbadua fun mi. Mi na fe je eyan. Baba e gbadua fun mo fe dide. Maali karuba sike pori masaida. Olorun awon woni lo ran mi si o. Awon to do niwaju re yen pe o ni le koja. Loruko Jesu mo ni koja bo.
1: Amen.
0: Ipade yi ekan lodun ni ekan lodun ni a pe ni calling day ojo ipe a pe mi ni pori of Olorun ni omodun mejo ni abe ipe baba oluwole oba dai lati pe mi a de anoint me as a prophet ni omodun mejo ni ilu Akure lati 35 years lati pe mi yi ni Oluwa so pe lododun gbogbo awon eyan to ba line kokoja abi to nidi divine intervention ni ona kan tabi omiran ninu aye won ki ma ko won jo ni ojo ayajo na ki ma gbadua fun won poko ti ba bere ni ojo na wa ma da mi lohun eyan mo lo je ka jo ro na o omodun mejo le ma paro ki omodun mejo mo kini mo mo omodun mejo ti ba se pe eyan ni ba pade Olorun Olorun yen le duro ti mi lati igba na mo de lo ka kiri gbogbo agbaye sugbon ni ose ti a wa ninu eyi ni ojo Monday ni ojo Monday 29 a o pade ni Eko ni egbeda ni dimu iseri ni along the gondoro ni petrol campus stop yen wa so fun pe o nlo si Bakari Street ni church pastor Bankole o ma gbe edebe gbami mo ma ko ni church ye be le yato tori shilo ni awon eyan ma ti gbogbo bi wa ti shilo lati gba fun lati gba lowo Olorun o to ti seto fun ojo majemu so ni ola eyi ti se ojo Monday on the 29 ibi kibi to ba wa leko won si pepe le anu ni ago mefa ibi kibi to ba wa mu fe ko ti de bi pelu ebi adua e ko ti wa ni bi pelu flag ilu to wu e lati lo egbo mi o eyan eyan fi Olorun egbo mi o eyan mo Olorun egbo mi o ohun to mu ko gbohun iloni tumo si pe emi la ran si o emi woli re loni o bi Oluwa ti wa de mi e wa ada ikolo re pada
1: amen
0: e wo sare pe awon number yi baba e soro ase si aye mi ati pe ba mo se ma debe pe number nisin is 0915899 4696 is 0915899 4696 is 0813238949415 is 0132389415 bẹsin pe tori eyin 300 mo fe gbadura fun so a ma ja loya ara won sa ma pe tori ikuro re yo pada
1: amen
0: ejo ni bi kimi to tin bo mi ti mo pe ola Monday ni ipade yi oni la le Sunday o tumo si pe on to je ko gbo mi o wa lara awon ti a ko ipade lai mo baba bi ti mo nbo jina ma so be ma je ki ma royin fun lori radio nkan bayi ma wo fara re to ba wa duwa to ri wa dele lo royin pe olore ni Oluwa eyan mo Olorun mo fe ko pe awon number yi nisin pe bawo mo se ma de Bakari Street ni petrol can bus ni petrol bus stop along the gondo road ni se yo lo fi dimu ni Eko nibi mo fe ko ma pe baba bawo se ma de be ejo e soro ase kasuna yemi tori o ti de o ikori ta kan to mo mi to ye ko lo mo baya waju ni ko lo baya yin ni ko lo iwo ko mo tori pe gbogbo to dawo le lo ta kiwo bo gbogbo to du je ta ye baje opolopo go bo se lo la to oninde obimo okole o ora moto sibe eru nba pe ah se mi oni jabo bayi eni mi owo wa la kan ti sibe eru nba pe se mi oni jabo bayi tori pe ota ma fi eru dayan duro fun mi ti Oluwa mu yan lo emi gba Olorun gbe pelu olufe nibi ki to tin gbo mi loni pe ipejo fun fun
1: amen
0: now nibi to gberu yen de to le gbe mo si won mo pe ma de mu le gbe e koja nibi to ba se yen de to le koja so mo pe ma de mu le gbe e koja adura da o sugbon ma je mo ma ran adura lowo ni ola 29 ni ojo Monday pe awon number ti mo pe fun eyan pe baba baba mo se ma debe eni 300 mo fa se gbadua fun nisin bi Oluwa ti wa ti emi re wa gbogbo ti aye no le ni gbogbo ti mo so pe o le dani loruko Jesu wa ni to be wa ni ju be lo
1: amen
0: to ni na gbo mi o gbogbo eyan mo Olorun Muslim ni Christian ni onu ko ko je gbagbe esin je ka so ni bai papade je ka so ni bai gbedide je ka so ni po ogo tutun je ka so ni po ola tutun je ka so ni po ola tutun ko tutu to yin na opolopo eru ti nba pe ah iwon bowo to ku so wa mi ibi ti mo nlo iya se ko dinna ju ah owo ikere ba mo je fe rin ah baba ko so wo dowo mi wo bi odu ayanmo eyan ki ko wa ayanmo sile igba mi wa te pe eyan ma yanwu eyan ma ya wa ayanmo ko de je eyan baba mi o lo moto je ki so to fun e o le ya omo yan pe oni ni ojo ti temi o ko mu ko gbo nisin ti pa de ma bere lola o tun mo wi pe o wa lara mama idide bi eru e ko awon mo oga pa awon mo sinu moto ni kan ja lo gbadua so ma gbagbe o pe osu yi odun ya pin si idaji ni ojo Tuesday odun Wednesday tori pe ko je ko tun gbe ogun January cross si half odun ma je ke awon ogun be cross over ipade imra bere ni ola ni ago mefa ni irole ma lo African time o ma je ke awon geli ma do di o iwo ni ko tete de ko ma do di awon geli Oluwa ni ago mefa la on Now go loyal, no go by your bed, but do our sockets, you are. One fia set down. Mono conto, cocosina, do I say? Oh, no, one fia set down. Mono conto, bacosina, you won't feed my bock. bọ́tù kẹrọ pọ̀ tó lọ́la ẹbí fọ́ra mi ni màá ni màá gbàdúà màá gbẹ gbàdúà yẹn lọ́wọ́ rẹ lẹ́yọ kọ̀ọ̀kan màá dẹ̀ gbàdúà sí lẹ́yọ kọ̀ọ̀kan kò so tó ń kọ́ mi lójú o èmi fọ́ra mi lọ́lọ́run rán sí ẹ so èmi fọ́ra mi ni màá gbàdúà lórí gbogbo àwọn ẹbí àdúà ní ẹyọ kọ̀ọ̀kan ẹ gbọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ gbọ́ bí olúwa ti wà ní ọdún ìsẹ́ ohun tó fi sọ́kàn tó lúwa mo fẹ́ ṣe àwọn tó kọ ní jámánì tí ò ti ṣẹlẹ̀ àwọn ara tó wù ẹ kọ́lọ́run fáyé rẹ dá tó dẹ̀ ti wọ̀ wípọ́ oṣù mẹ́fà ti lọ nínú ẹ̀ ìkọ̀kan ò tí ì ṣẹ kọ́ sínú ẹ̀bì àdúrà máa mú bọ̀ tó bá ti dé lọ́la wá fún ẹ ní prayer card kan tí wàá fìlì ẹ̀bì àdúrà ẹ sínú ẹ ìyẹn la ó gbà tá ó gbé sọ́jú ọlọ́run èmi gbà olúwa gbé pé adá ìkolo ọ̀rẹ́ padà jọ sáré pe àwọn nọ́mbà yìí nísinsìnyí kí lè gbàdúrà fún yín 300 àkọ́kọ́ pé bàbá báwo la ṣe máa débẹ̀ kí lè sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín ẹ pe nọ́mbà wọ̀nyí 0915899-4696 0915899-4696 0813238-9415 0813238-9415 tó bá ti ń bọ̀ anywhere tó bá ti dé ìdímù roundabout ní ìṣẹ́rí fẹ́ẹ̀sì ọ̀nà tó lọ sọ́nà ìgọ́ndò wà á dúró ní petrocan bus stop tó bá ti dúró ní petrocan bus stop yẹn àwọn ọlọ́kadà ẹ sọ wípé òun lọ sí bakari street church prophet bankole ní bazaar wọn gbé ẹ débẹ bazaar wọn gbé ẹ débẹ wọn bí kò sí ìṣẹlẹ kankan tó bá bọ láti ìrìn àpájà ó lè dúró ní okùn ọlá bus stop bí ọ̀kadà wàá gbé ọ̀kadà láti ibẹ̀ pé òun lọ sí bakari street wọn gbé ẹ débẹ ní church pastor bankole tó bá ń bọ láti sango láti gate ọ̀kadà wà ń bẹ tó lè gbé ọkọ lídìí directly lọ sí bakari street jẹ́ ń sọ fún ẹ o lè ní dáàdì ibi tí mo tẹ̀ ti ń gbọ́ mi kú tọ́ ni mo wà dáàdì ibi tí mo ti ń gbọ́ yín ìbàdàn mo wà ni mo ti ń gbọ́ yín sàì ìjẹ́bọ́dé mo wà ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ̀dà má hesitate ó lè jẹ torí ìwọ nìkan láti gbé ìpàdé ìkàlẹ̀ ohun tó mú kó yí rédíò ẹ sí táìmù yìí tó gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀gá má ṣe jáfara ó lè jẹ́ pé ìwọ gangan la rán mi sí kó àwọn ọmọ ẹ pé ọkọ ẹ pé àwọn ọṣẹ pé àwọn àbúrò àwọn tó mọ tó ń gbé ní agbègbè ànímọ̀ṣọ́ níbi tó jẹ́ àwọn ẹbí ẹ pé wọ́n pé ìpàdé yẹn ẹ máa lọ síbẹ̀ o máa bá yín bẹ̀ torí má jẹ̀mú a máa ba ogun jẹ́ má jẹ̀mú a máa ba ìjì jẹ́ pé àwọn nọ́mbà yìí 300 mo fẹ́ gbàdúrà jẹ́ ń fi ẹnu àṣẹ tí mo fi ń sọ̀rọ̀ yìí jẹ́ fi súde fún ọ bàbá ẹ pray fún mi kò sí òun tó ṣòro ṣe fún olúwa láti ṣe ẹ pé àwọn nọ́mbà 0915899-4696 0915899-4696 0813238-9415 jẹ́ ń sọ fún ọ ọfà alátakò tí wọ́n ta lù ọ́ tí ó gbé ẹ̀rù wọnú ayé rẹ ọfà yẹn gbóná báyìí lórúkọ jésù ó jóná ó jóná ẹ jẹ́ sáré gbàdúà ẹ̀yẹ́ ọmọ ọlọ́run ẹ jẹ́ kí pé gbogbo ọfà abanilógojẹ
1: gbogbo ọfà abanilógojẹ
0: yóò gbọ gbogbo ọfà abanilógojẹ
1: gbogbo ọfà abanilógojẹ
0: jáde lára mi
1: jáde lára mi
0: jáde lára mi
1: jáde
0: jáde jáde
1: jáde
0: jáde
1: jáde
0: oya
1: jáde
0: jáde
1: jáde
0: gbogbo ọfà oya
1: jáde
0: jáde
1: jáde
0: jáde
1: jáde
0: jáde jésù olúwa wa ibikíbi tó bá kó wa dọkọ bá ìbájọ wọn rìn lọ ní ìdọ múra láti gbàdúrà àdúrà kì í ṣe kò sí condition kò sí tó ti lè gbàdúrà ibi kí lóyún ti lè gbàdúrà ó ní ṣáà lẹnu rẹ èmi yóò kun ha kalon mazoa pa lè kú ni mi ha ogun tó jà ó já ọmọ tó ní wàá bá ọ kalẹ̀ àwọn tó fi ọwọ́ sí àmì pé àwọn bá tiẹ̀ jẹ́ ẹ̀sìn gbangba kó tó pín ọjọ́ méje kó ṣẹlẹ̀ sí wọn ogun tó ń bẹ náwó ogun tó bẹ ń lò gbà ogun tó ń tẹ̀gbà tó ń tẹ̀gbà pẹ̀lú rẹ tó nù asọ́ dẹni yẹpẹrẹ mo sọ ìwòlíì lórúkọ ajé sọ bá lè gbàdúrà ogun yẹn ṣẹ olúwa gbàdúrà ẹni olúwa
1: olúwa
0: dìde nínú àánú rẹ
1: dìde nínú àánú rẹ
0: sọ pé olúwa
1: olúwa
0: dìde nínú àánú rẹ
1: dìde nínú àánú rẹ
0: gbà mí náà àwọn alágbára
1: gbà mí náà àwọn alágbára
0: tó dùn mí lọ
1: tó dùn mí lọ
0: ẹ gbà mí ó yà ju àdúrà
1: olúwa ajé olúwa ajé
0: olúwa
1: ajé
0: olúwa gbà mí náà àwọn alágbára tó dùn mí lọ
1: olúwa
0: ajé olúwa
1: ajé olúwa
0: ajé olúwa ajé olúwa ajé olúwa ajé olúwa ajé jésù olúwa wa èyí ni òtítọ́ tó gbọ́ lónìí jásáré gbàdúrà má dòó rẹ da odi de to bo oluwa
1: oluwa
0: lo wo ni fun mi
1: lo wo ni fun mi
0: ah ola ola lo la nde o ola ini ola nje ola monday ojo ti o ti o se bere eh ojo tuesday iyan ise oru lo ma je a ma be ni ago mejo ti lo di wakati ma je mu ni ago meta abo iyan a ma dun ojo oluwa fun odidi wakati mefa at 30 minutes now be gbadua ma worry security wa ibi to de npo ki se nu igbo ari agbole ni so to ba ti npo gba olorun gba o de pa oko yen papo gbogbo ide ti pipe gbogbo to nja ologun orun dana sun
1: amen
0: eh so pe oluwa
1: oluwa
0: lo woli fun mi
1: lo woli fun mi
0: gbe mi dide
1: gbe mi dide
0: ninu padi opin odun
1: ninu padi opin odun
0: eh ninu padi opin osun yi
1: ninu padi opin osun
0: oluwa gbe mi dide
1: oluwa gbe mi dide
0: adua
1: o ko de
0: yes
1: oluwa oluwa
0: she window anytime lowo lowo bayi mo fe gbadua fun e she window e ire okere ire gusu ire ariwa ire ila oru ati worun adare sinu le
1: amen
0: ani ire gbogbo ire gbogbo ire gbogbo ire gbogbo ti o ti lo a fi ase jesu a fi pe pada
1: amen
0: ma mi ma jore o ola ni ni agbo mefa me so gbogbo an be baba and you 300 of a pray for you, Papa Balashe, my debe, it dimu let be done in Lake Onibi. If you give to watch a tobala, my bisibe, to take me away, in no paddy, you can shut up a moja, Muslim, a moja Christian called a duala fellow, a jabba, that drop a king, but I only bamo, to the bomb balashing bad this, see, Papa, what that is of a better come and buy a dua nib and bobo, like see me, and like I shall pay a mono by Papa will leave, more than number one. I'll be making now 200. It's so the for me. 091-5899-4696. It's 091-5899-4696. It's 081-3238-9415. It's 081-3238-9411. Bummy, Okoyo Bale.
1: Amen.
0: I'll need you, Ninja. Why are you ready?
1: Amen.
0: Pay a mono by a two-year no phone. Idimu is sherry, ni petroleum bus stop along the God Road, back at the street, Christ Word, Gospel Ministry. When you are not watching, you look at me, say, you see me tomorrow, your testimony is coming.
1: Amen.
0: God bless you.

gbà ṣùgbọ́n ìpè yìí pé mi mo fẹ́ kẹ gbà. ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè ògo. ọlọ́run ọtọ́rìtì yìí ń gbọ́ àdúrà kì í ṣeré.

0: Aláàánú Ìsírẹ́lì o.
1: Ìjà
0: fún ọmọ rẹ
1: lórí.
0: Wọ́n ní wọ́n á fi ọ̀rọ̀ rán jáde
1: ní.
0: Olúwa wúwo sára wa. Ẹni tí ò bá síbẹ̀ ò lè mọ́bọ̀
1: sí.
0: Àmọ̀ ti gba iná tuntun. Mina kákàrí
1: ọjọ́
0: ẹsẹ̀ mẹ́rin wà bẹ́ẹ̀. Lé nene ẹ̀yà Abuada. Gbogbo ogun tó péjọpọ̀ lé olórí. Kí wọ́n túká. Gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́yẹ dúdú.
1: Every joint of price of black witches.
0: Lórí ogun àbáwáyé ẹ.
1: Over your divine glory.
0: Kí wọ́n fọ́dà
1: ní. Bíbélì.
0: Òkè tó ti ọmọlé.
1: That mountain that shot you in.
0: Òní mo wá bá wí lónìí.
1: It's not like you're going to improve.
0: Àkókò wo lè yẹ mọ́ gbógun tòkè.
1: When do we fight against those mountains?
0: Nígbà tí àti lọ́ba le.
1: When you find it hard to move
0: forward. Àti ṣègbéyàwó le.
1: To do marriage is so hard.
0: Àti bímọ le
1: fún ẹ. To give birth is so hard.
0: Àti kọ́lé le.
1: To build a house so hard.
0: Àti jẹ́ èèyàn le.
1: To be great so hard.
0: Irú àkókò báyìí.
1: At such a time.
0: La mọ́ ń ké pọn lọ́rùn ìjà.
1: We cry to the God of
0: heaven. Yóò sì dìde
1: o. And we will arise.
0: Bàbá mi àrọ̀ ni rogun mo
1: ti. Oh, my father that fight
0: for us. Bẹ́ẹ̀ni kìí ti dábì ó wù.
1: The word that talks
0: to me. Bẹ̀bẹ̀ ojú ọ̀nà tí èèyàn kì í ṣàdédé.
1: The word that no man can challenge.
0: So sọ abẹ́rẹ́ tí o sì
1: pọ̀ lọ.
0: Wọlé wọlé tí wọlé dénú
1: ọpọlọ.
0: Ọba mi àfọ̀rọ̀ jà.
1: Lónìí.
0: Tú àwọn ológo yìí. Tú àwọn ológo
1: yìí.
0: Tú àwọn ológo
1: yìí.
0: Ọ̀gá Ọlọ́run wà. Ẹ tí ò bá rí rí.
1: Ní
0: o máa rò lẹ́ẹ̀mí.
1: They will think twice.
0: Ọba tí a ò lè rò pé.
1: The God cannot see sense.
0: Ọlọ́wọ́ tó ń nà jáde.
1: The one that straight back
0: is. Tí ẹ̀dá kò mọ bó ṣe
1: ní. I know how good it is.
0: Ó ní àdúrà tá ń gbà tí ń gbà.
1: That's why our prayers have been
0: answered. Ó ní ọ̀rọ̀ tá ń sọ tó ń sọ̀rọ̀ rẹ̀.
1: He is the one to speak that
0: come to pass. Ìjìnlẹ̀
1: tí ò ṣe é rò
0: pé. Ẹ̀dẹ̀ ẹrú agọ́gọ́ bí àdá.
1: Ẹ̀mí mímọ́ ọlọ́run.
0: Gbogbo òkùnkùn tó filẹ̀ ìṣebùgbé.
1: Every time that is starting this
0: house. Ó yẹ palẹ̀ ìròyìn.
1: Ní bí ẹ̀rọ.
2: Ọ̀rọ̀ yìí ti dé.